0: jẹ́ pé yàn gba tún fún bá mẹ́pẹ̀ nù làṣíbí dán nù làṣíbí tó bá dán mẹ́wàá. Gọ́tà ìṣí à ń gbàkẹ́lẹ̀ òṣì akẹ́kẹ́ bá.
1: Àdùnkáwà tí tó ṣì àmì yà.
0: Gọ́tà gbọ́dọ̀ àrò bùṣẹ́ àpẹ́tì ẹ̀wẹ̀ o. Èsì akẹ́kẹ́ dọ́ fún akẹ́kẹ́. Mẹ́mi fún ṣàjẹ́ ntọ́rẹ́ pọ̀ ó má ṣe jí kò jí àrò ń dẹ̀pọ̀. Pásọ̀ gànà ànàzà kùtọ́ ó là gànú wa pọ̀ mẹ́gbà bá iná kọ àyà. Ọmọ ẹ̀ta ó dùn kárí balẹ̀ nù Amẹ́ríkà ń gbalẹ̀ ipá mu. Bẹ̀bí ó báyìí ọ̀nà
1: sípọ̀ ọ̀nà nípa. Ẹ
0: kọkún bí
1: ẹ
0: àdìjà yìí náà fún haúsá tí ẹ lè rú ọgbẹ à.
1: Àwọn yóò lè tẹ pé ẹ. Àwọn kan náà yà á lè sinmi tí ẹ rọrọ.
0: Àwọn yóò yí bẹ̀rẹ̀ ìdílá yìí ń jà ló yàtí rọ. Àwọn bá ìnànà ìdílá Bẹ̀nìgá rẹ̀.
1: Àwọn kan ìnànà Bẹ̀nìgá wa ní ìyọ̀ tọ́ ìnànà
0: fún mi. Ìwà ẹ̀jẹ̀.
1: Zònà ìnànà Bẹ̀nìgá kọ́.
0: Àwọn bá ìkọ̀ náà lè bẹ̀rẹ̀
1: ọkẹ́
0: ọkẹ́
1: kí ọ ní jẹ́ jìnà
0: ọ̀sán
1: wàbí ní gílámù ẹ̀ máa yà ọ̀pọ̀ ẹ̀ ọ̀sẹ̀. Hello.
2: Hello.
1: Bonjour.
2: Bonjour. Ìjọba ìlàjọ Makinya.
1: Mi hùwà náà.
2: Yọ ń pọ̀ bí gbogbo ìdájọ́ sí ní kọ́nà pọ̀.
1: Ok.
2: Lesi tó fi tó mẹ́rún kìkì yọ mi. Bí yánnú bíró káfà kò bẹ́ẹ̀ ti gbèjìá. Bí mo sì fi rẹ̀ mú àkígbọ̀nà àmú onínú àwọ̀ mi. Káfà ẹ̀mí kò rẹ̀ gbọ̀n ẹ̀nu yẹ́rẹ́ bẹ̀ yìí. Ní ké káfà tógó bí ó ọ̀tọ̀ ń pọ̀ lè tógó fi ẹ̀. Ebè yín lé. Ìṣọ̀wọ́n abẹ́ àhómẹ̀kẹ̀wé tógó yó lánà yéénú látọ̀ èyí ọ̀tọ̀ lápọ̀pọ̀ náà lápìlì ọ̀la náà ní ọmọ ṣoṣo náà ò ọ̀la ìkọ́njí èyí ó lápọ̀gbọ̀ èyí èsì májà
1: èyí
2: àpòtàgbọ̀n àjọ abẹ́tí àfihàn.
1: Bóbó
2: ní ilé ìwé wọn àti ọ̀kọ́ láwọn.
1: Bóbó bóbó bóbó o pàṣẹ
2: bí. Bílẹ̀ṣẹ̀ kọ́.
1: Ọ̀fi tẹ́sí nínú ọdún wa.
2: Ó David Agbati. Àlẹ́ olóhùn kí ọ̀rọ̀.
1: Àlẹ́ ń yọ ọ̀rọ̀ àlẹ́ fúnra ìdílé ọ̀rọ̀ àti ìtọ̀yìn àgbòbò.
2: Ẹ wo pọ̀npọ̀ fún ara.
1: Ẹ ń bẹ náà rè.
2: Wéè.
1: Ọ̀ mi àdá sí àmì sí àmì.
2: Wéè.
1: Mi àdá sí àmì sí àmì. Náà yọ wa kíkà ohun tó wa ní kò pọ̀ lè dùn ẹ yóò lágbọ̀rọ̀ dá sí àmì sí àmì. Sí àmì tó lè wọ ẹ̀tọ́ sí à.
2: Ok ìzàn
1: rè. Vous êtes sur la radio canal FM la 93.5. Allô.
3: Allô, bonjour monsieur David Agbati.
1: Bonjour grand frère.
3: Monsieur Amedaho depuis Bagida.
1: Ah, monsieur Amedaho Bagida mais toi fois.
3: Ah, mais le temps noir, mais tu t'y as bien quoi.
1: Oh, et j'allais Bagida en décan.
3: Oh, et j'allais Bagida, j'avais moi rien battu. Ọdìjọ́ sẹ́ńtì òye ní ilé ìgbà yàkí ń bọ̀ ẹ̀rẹ́ bá omi. Nígbẹ́ máa gbọ̀n náà ní Adúnkì náà mi àtọ́ òye ní Lékóra wẹ̀ náà ń dúró. Lọ́wọ́ ti wẹ̀ ẹ̀rẹ́ mẹ́rin àjá ní èrè bùtá mi sọ ní abẹ́ mọ́ ohun tí ò jù mọ́ nígbà yìí bàbá ẹnu ẹ̀kọ́ jẹ́ ẹ̀rẹ́ pé kí wọ́n yá wọn á tún dòró rà.
1: Ló lọ kán jẹ́ wọn bá fi àmì ọ̀ntọ́ mi ń gbà gbọ́ pé lọ pùṣẹ́ rà.
3: Láti ẹyin mẹ́mọ̀ ẹ́ mú lè láwọn ọ̀gá tọ̀ wá. Òmú ẹ̀ nígbà yín pé kí látẹ̀rí tó wá kò sọ dọ́nà mọ́ lè jẹ́ kọ́ pé ó mẹ́à. Ọmọ ẹ̀ wá wẹ̀ lóde.
1: Ok.
3: Ẹyàn àpé nkékè anájèjì náà nìlọ.
1: Pápá mi dáwọ́ nkékè anájèjì náà ṣan. Bàbá yìí. Allô.
4: Allô, bonjour.
1: Bonjour.
4: Je suis Doué.
1: Tony Soa.
4: Jibé Soa n'a pas comme.
1: Ah, Jibé wa.
4: Allô.
1: Jibé.
4: Oui, Bobo.
1: Ojola na, ojola si ganto wa cha na go comme. OK, d'accord.
4: Amati na go comme.
1: Aha, OK.